0: ká ma sọ̀rọ̀ ọkùnrin báyìí inú olóòtú kọ̀ ṣá ti dùn
1: orí wọn a máa wú
2: so tóbìnrin láṣẹ
0: ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tóbìnrin
1: nǹkan tó tọ́ sí obìnrin
2: ok kí ló tọ́ sí obìnrin ẹ jẹ́ ká ma sọ̀rọ̀
1: kẹ́ni kẹ́ ní mẹ́sàn-án mẹ́wàá
2: irú kẹ́ ò ní àwọn obìnrin fẹ́ kí ni irú tọ́jú
1: náà ẹni tó yẹ pé
2: ẹ láyé wa ẹ sọ délẹ̀ so that kò ní sí ambiguity
1: àwọn nínú ọkàn
0: kẹ fi wọn ṣe number one nínú ọkàn
1: àwọn náà ní ipò kíní
0: kì í ṣe ipò number ten o
1: no ipò kíní ni ipò kíní tún máa wò pé kí ni ọ̀nà tí mo fi lè jẹ́ kí ẹni tó jẹ́ ipò kíní yìí tí mo fi lè yẹ sí kí ni ọ̀nà tí mo fi lè fi hàn pé mo fẹ́ràn ẹ̀.
2: ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí
0: i la àwọn ọ̀nà yìí wà ó náà láti ń sọ
2: bí ó nípa ẹ̀kọ́ ń sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀yẹ bọ̀ láti
0: ẹyẹ ti wá ń tà
2: ẹjẹ́ ránṣẹ́ nìkan tó fẹ́ kọ rége sọ ó dẹ̀ ti sọ jazz rakaraba ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ó ṣe ìyẹn àwọn èèyàn inú àwọn èèyàn ti dùn ó tún wá ó tún ṣe ìyẹn lẹ́ẹ̀kejì ó tún sọ patua
1: nígbà tó yà wọ́n ní kọrin
2: ó dẹ̀ ṣe lẹ́ẹ̀kẹrin wọ́n ní this guy sing now
1: ẹ̀kọ́ni ká gbọ́rin
2: bàtí kò dẹ̀ fẹ́ gbọ́ rẹ́rẹ́ bẹ̀rẹ̀ sí fi coin omi lè jáde lórí stage
0: rárá kì í ṣe nǹkan tá a wá ṣe ń bí
2: náà ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ ó ti ń dọ̀rọ̀ sing now sing
0: ìtọ́jú ni oríṣiríṣi ni ìtọ́jú
1: bẹ́ẹ̀ni
0: kí èèyàn máa béèrè èèyàn dédé tó bá lọ bí iṣẹ́ tó bá ń bọ̀ láti bí iṣẹ́ ó lè gbé òdòdó wá òdòdó fún
1: tí ó bá
2: ṣe bí ẹ̀fọ́ àbí òdòdó
1: òdòdó la pé kí ṣe fún òdòdó yàtọ̀ sẹ́fún ọ́
0: kì í ṣe ewéko
1: wẹ́ tọ́ba dẹ̀ gbé ewéko wá
0: ẹ lè gbé ewéko náà wá
1: wọ́n á dẹ̀ bá ṣe
0: wọ́n á fi ṣe ọbẹ̀
1: wọ́n á fi ṣe ọbẹ̀
0: tó bá ṣẹ̀fọ́ náà ló gbé wá
2: ọ̀rọ̀ òdòdó dẹ̀ ń sọ yìí torí olóòtú wa ó ní ọ̀rọ̀ kan tí olóòtú idán wọ́n fẹ́ràn ọ̀dùn yẹn gan àṣà ìgbàlódé ó àṣà ìgbàlódé
1: ṣé pé òdòdó ni àṣà ìgbàlódé
0: ok tẹ́ ẹ̀ bá láìkí àṣà ìgbàlódé pé ká bá
2: ṣe
0: mọ̀ pé nílùú wa ṣe pé nílùú wa gan láyé àtijọ́ tí ọkùnrin tó bá ń bá obìnrin jáde wọ́n lè rí òdòdó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n á já wọ́n á dẹ̀ fún wọn fún
2: wọ́n ní ìwọ ni
0: onítèmi
2: so tába ti ń wọ ọkọ̀ wá láti ibiṣẹ́ tába ti ródòdó lórí títí àjà wá
1: ẹ fẹ́ kọ́lọ́pàá mú yín ni ẹ̀yà nínú ṣọ́ọ̀bù
0: kẹ́ra òdòdó kẹ́ gbé wá fún ìyàwó yín
2: tẹ̀bọ̀ wá délé kì í ṣe ti wúwọ́ tó ti àwọn online stores
0: ẹni wọn kò sí èyí tó dá
2: ẹni tó bá fẹ́ gbéyàwó ẹ̀ lárugẹ ẹni tó bá wá láti àwọn online stores bí living
0: ó dà kò
1: sí ẹyẹ náà dà ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì
0: ẹ máa sọ lọ
1: ronú pẹ wà ó lè má jẹ́ òdòdó gbogbo ala mọ ìyàwó wa àti àfẹ́sọ́nà wa àwọn nǹkan tó fẹ́ràn ṣe mo ń bọ̀ látọ̀nà ìyàwó mi kí ni mo lè ṣe fún so o lè ra òdòdó olè àkókò ra oúnjẹ kó ní alẹ́ yìí o
0: a kàn máa
1: jọ jókòó ni ká jọ sọ̀rọ̀ má so oúnjẹ.
2: ọ máa ṣe world famous meatballs mi lálẹ́ fún ẹ.
1: gbà mí àwọn meatball yẹn wọ́n lè wẹ́ wọ́n á fi fẹ́ jẹ́ náà.
2: World famous meatball lọ́ba
0: fún ẹ. ẹ jẹ́ kó ṣe meatball lẹ́ẹ̀kan tó bá wù kó ṣe meatball gan olóhùn.
1: ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tí àwọn obìnrin fẹ́ràn ni pé wọ́n fẹ́ ẹni tó máa jẹ́ kán kínú wọn dùn someone who makes them feel loved and appreciated ìyẹn gangan ni kókó ẹni tí ò kì í ṣe àmúlùmálà
2: ẹni
1: tí ò kì í parọ́ fún wọn
0: tó máa kẹ́ wọn tó máa ṣètọ́jú wọn kì í ṣètọ́jú wọn nìkan tó bẹ́ẹ̀ pé ó máa tún fẹ́ ara ilé wọn àbáwọn èèyàn tó máa kó èèyàn mọ́ra nǹkan táwọn obìnrin máa ń fẹ́ ni because téèyàn bá fẹ́ ìyàwó kì í ṣe ìyàwó nìkan ló fẹ́ o mo ti fẹ́ family ẹ̀ mọ̀.
2: list yẹn ó gùn gan abájọ tí ẹnìkan wá sọ torí ńgbà tí mo rántí but